0: tọ́rọ̀ ní ìjọ pé ìnàkọ́ iná fẹ́ bàbá iná ìnàkọ́ ilé yìí
1: àti ìjọ inú igè. Asante sana da kena.
0: Nuko pamoja ndani.
1: Vegio vegio. Aya asante sana. Batavino wago kena FM roboto badai kumine mwe na dakika 17. Dai kumine mwe ina dakika 17 oroha mutabaini wago kena FM roboto. Dabito ishirie gesho kare jiru juke gwe horo wegie gazeti ya The Star. Well, can I fail?